0: mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kutukutu.
1: Lónìí
0: ọjọ́ Tuesday,
1: ọjọ́ kọkànlá,
0: oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní mo lè wà.
0: Ẹ dìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ
1: ilẹ̀ tó ti mọ́.
0: Pastor Odekunle Epaphras,
1: wòlíì yín ni o.
0: Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank.
1: Tèmídé Market
0: Gbagidi tún
1: ní ìlú
0: Ìbàdàn.
1: Ẹ máa bọ̀.
0: Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́mọ bọ̀ níbi pẹpẹ.
1: Ẹ máa bọ̀.
0: Ipa nínú ipa
1: àti àṣẹ. Ẹ jẹ́ wá kí bàbá mi, ẹ jẹ́ kí bàbá rẹ̀.
0: Bẹ́ẹ̀ bá gbàgbé.
1: Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ.
0: Bẹ́ẹ̀ bá gbàgbé.
1: A sì tún wà ní oṣù oúnjẹ.
0: Ìrànlọ́wọ́ kan bẹ tí máa ń gbé oúnjẹ sórí tábìlì.
1: Mo máa mọ sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ tí máa fọ oúnjẹ sórí tábìlì.
0: Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀.
1: Níwájú
0: mi lójú àwọn ọ̀tá mi.
1: Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀.
0: Ìrànlọ́wọ́ kan bẹ tó lè gbé oúnjẹ sórí
1: tábìlì.
0: Ẹ̀yin àyànfẹ́, ìrànlọ́wọ́ kan bẹ tó lè gbé oúnjẹ sórí tábìlì.
1: Mọ́mì,
0: ẹ̀yin wo lè fẹ́ kọ́ ràn yín lọ́wọ́ kó tó dalẹ̀.
1: Ọ̀fẹ́
0: ìrànlọ́wọ́
1: ọlọ́run lélẹ́yìí o.
0: Gbogbo ta bá lè ṣe ni o.
1: Níbo lọ wà?
0: Ohun ẹlẹ́mi lélẹ́yìí o.
1: Ti dé níbi tó
0: bá wà. Ohun ẹlẹ́mi ni o. Níbo lọ wà?
1: Tó
0: bá ṣe kù nílò ìrànlọ́wọ́.
1: Ti dé níbi tó bá wà.
0: Ẹnìkan
1: ni mi ò ní pẹpẹ.
0: Mú bì kan nu yàrá rẹ̀.
1: Péjì ọjọ́ orí bẹ́ẹ̀dì.
0: Ẹlòmí ò ní mo ti dìde mo jókòó tó ti bẹ́ẹ̀dì.
1: Ẹ̀yin
0: wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ lọ́sẹ̀?
1: Ẹ̀yin
0: wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ kó tó dalẹ̀ òní lọ́jọ́ ajé?
1: Ọ
0: gbàgbọ́ pé o lè change protocol. Dìde mọ̀ bọ̀ níbi pẹpẹ.
1: Ẹnìkan níta ní information sọ̀rọ̀ báyìí.
0: Pastor Odekunle Epaphras,
1: wòlíì yín ni.
0: Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank,
1: Tèmídé
0: Market, Gbagidi tún ní ìlú Ìbàdàn.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run,
0: bá a ṣe ra mú bọ̀ yìí,
1: bẹ́ẹ̀
0: la ṣe ra mọ́ ṣe
1: lọ́kàn òjọ̀kan.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́
1: níbi
0: kíbi tẹ́ ẹ bá wà, mọ́ bọ̀ mú bì kan nu yàrá rẹ̀,
1: wá
0: dọ̀
1: wálẹ̀ síbẹ̀.
0: Ẹ jẹ́ àjọ kí kájọ bẹ̀ kájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀
1: bí
0: bàbá mi. Ìwọ nìkan
1: ló ràn mí lọ́wọ́. Ìwọ bọ́ sórí YouTube.
0: Olúwa ló ràn ràn lọ́wọ́ lórí.
1: Ẹ kígbe bàbá,
0: mo dúpẹ́ pọ́ ràn mí lọ́wọ́.
1: Kí ni
0: tó ń bọ́ sórí Facebook, kí ni tó ń bọ́ sórí YouTube?
1: Ẹ
0: wá kíkẹ́ òbálẹ̀ níwájú bàbá
1: mi.
0: Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bàbá mi,
1: kìkì
0: mọ́lẹ̀ kìkì ògo, ajírubí ọ̀kín.
1: Ọba
0: tí màmá sọ pé wọ́n sànù wa. Gbogbo lé
1: ẹnjiníà,
0: ẹ jẹ́ kó rìn ọmọ lọ ló ní wẹ̀lẹ̀ kí gbogbo àwọn tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ dọ̀bálẹ̀ kí gbogbo àwọn tó fẹ́ ìrànlọ́wọ́ kúnlẹ̀ níwájú bàbá mi bàbá rẹ̀ ọ̀dà lọ́sẹ̀.